ẹ̀yọ́nú jàbọ́ ẹ jàbọ́ èmi wọn ni kéde àìsàn mi ò mọ irú àìsàn tó gbé débi mi ò mọ àìsàn tó gbé débi mi ò mọ tí ń bẹ nínú egungun àìsàn egungun ikú àwùbí orí fífọ́ tún lu gbogbo ohun tí ó pè ní arthritis ọ̀pọ̀ nínú ẹ̀jẹ̀ àìsàn ara bí òyìn lolúwa wí bí n bá gbọ́ tó ṣe àmì iná yá jà ẹ̀yọ́nú ti jáde ẹ jáde mo sọ tẹ́lẹ̀ agbára tí ó mú ọ dá yàtọ̀ àṣẹ tí ó mú ọ dá yàtọ̀ bí n bá gbọ́ tó ṣe àmì ó yàgbá o.

0: tó ní lọ orí eléyìí tí mò ń wo yìí tó sílẹ̀ kò tún kọrí mọ́ wà mọ́ tẹ́rígbáre sáàsáàsá máa tẹ́rígbáre ṣe lọ́dẹ yẹ̀mẹ́. Nice kó tó di pé máa ka ẹsẹ̀ bíbélì sí ẹ jẹ́ ń sáré gbọ́rọ̀ mọ̀mọ́ yìí kó tó di pé máa ka ẹsẹ̀ bíbélì bó ti lọ láàárọ̀ ènìyàn and ẹsẹ̀ bíbélì tí mo fẹ́ ka Psalm 8 ni ọjọ́ Sunday pẹ́pẹ́ yọ pọnmọ and bí ó ṣe lọ nígbà tó bá dọ̀la màmá tẹ̀sí yín létí engineer pe mama iwọle kin sari gboro die kin wa kasam oni ni 8
1: hello baba mi mo join ipe ni february odun to lo o da pe time yen ni won se arugbo ojo mo sha shala ba pade lori radio ti mo sha fi wa ma wa mari yanu awon gbese kokan wa se si mi lorun mo sha wa nse prayer yin lati december odun to lo fun wa ni ile kan ta fe ta kò ṣe kọ́ lọ mọ́ kò sí nǹkan kan mọ́ kò sí nǹkan kan lọ́wọ́ ọkọ mi kò sí nǹkan kan lọ́wọ́ èmi ìyàwó náà mo ṣáà máa ń fọ́lò ìpè yín gbogbo tẹ bá ní ká ṣe máa ṣe é ìgbà tó wá di january 28 meanwhile january 30 làwọn tí mo jẹ lówó nílá àwọn ò fi mọ́tò mi àwọn ò fi rọ́pò owó mi àwọn ò tà káwọn wà gbé property tó bá wà nínú ilé tó bá lè ka owó mi mo dẹ̀ wọ́n pẹ́ sí ilé yìí bá jẹ́ títà èmi náà lè yọnu ẹ láti san owó wọn ìlú dẹ lówó wọn tó kù bóyá bíi 102,000 lówó wọn tó kù 102 ayé mi ò ṣáà balẹ̀ nǹkan tó wá di on the 28th ẹ ṣáà wá sọ fún mi pé ẹni ká sọ pé ká gbàdúrà yìí ká tẹnu mọ pé kí toníyẹ̀yẹ̀ tó gbẹ mọ́ wa lára kí toníyẹ̀yẹ̀ tó ṣẹ mọ́ wa lára kọ́ ló ń jọ kó ṣàánú wa kó dìde ìyanu mo kanra gbàdúrà yẹn ní àárọ̀ ọjọ́ yẹn nígbà tó máa di on the 29 bí mo ṣe rí àwọn àdá sí máwùn yẹn lọ síbi orí ilẹ̀ yẹn tó fẹ́ra bí mo ṣe tẹ́ni yẹn ṣe 4,000 naira nígbà tí ẹ̀lówó kankan lọ́wọ́ ọmọ mi tó wà lẹ́kọ̀ọ́ tó lọ ṣe jáàmù ó ní kí n send owó tó ń fi wọ mọ́tò padà sí ilé tó lọ ṣe registration torí jáàmù lówó èkó ló gba jáàmù yẹn sí ó ní kí n send owó tó ń fi wọ́pọ̀ padà mo send yìí bí mo ṣe transfer 4,000 pé ẹni tó bá ní tó yóò pè mí pé ẹni yẹn ṣe pè mí nìyẹn pé ẹ̀lú má dá ṣe rí 4 million tó ń ṣe mo lẹ́nu rí 4 million 4,000 mo rí o balẹ̀ pé wọ́n ṣe mistake figure ni pé wọ́n máa ṣe ìsìn bá ló bá ṣe sí mi ló bá rí tó ṣe owó yẹn ló bá ìgbà tó fi dìrọ̀ lé bí 3-4 ló bá ṣe owó yẹn ló bá jẹ́ 4 million inú mi ti dùn bàbá mi pé kí tó níyẹ̀yẹ̀ tó gbé exactly on the 30th mọ́ fún mi gangan ò ní mo sanwó yẹn mo ṣe transfer owó wọn nìyẹn o dádì inú mi dùn nígbà tí ó ti jọ́ kejì ló bá ní màdàmú àwọn máa balance owó yẹn o ló bá ní ẹ̀wọ́ owó tí mo ti yọ ọ̀bẹ tí mo ti san gbèsè bóyá bíi gbèsè 200,000 mo ní ẹ̀wọ́ mo ní ògbà kíní ògbà iye yẹn mọ́ o bóyá kí n dá 4 million 30 cents bóyá kí n dá padà fún yín o kẹtún pé kò gbà mọ́ kó sílé 500,000 ló bá ní màdàmú ẹ̀ sọ bẹ́ẹ̀ yẹn fún mo ní ẹ̀wọ́ kò gbà gbà tí mo tún ti rẹ́lòmíì tó tún fẹ́ san ju iye yẹn lọ ló bá ní ó dáa kò sí wàhálà àwọn máa háàdì ẹ̀ mọ́ nígbà tí màá fi wò tí màá fi wo òkè tí màá fi wo ó ti san 11,500,000 ẹ̀wọ́ inú mi dùn bàbá mi mo dúpẹ́ ìpè yín pè mi mo san gbogbo gbèsè mi ijọ́ yẹn gangan la lọ wá ilẹ̀ a lọ ra ilẹ̀ a dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ a bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ o bàbá mi kọ́lọ́n bá wa yanjú yòókù ìpè yín pè wa o bàbá mi olóhùn sì máa bá mi tẹ̀síwájú nínú ayé yín o ẹ kò wa jẹ̀pẹ́ o ní tí mo tiẹ̀ láìkì jù nínú ìpè yín o ni pé ẹ̀kọ́ wa bẹ́yẹn ṣe máa ń ka báíbù kí n tó lè lọ ṣọ́ọ̀bù tí mi bá sì gbé báíbù yẹn kí n kà á láàárọ̀ báyìí ara mi ò ní jára màá ṣáà kà á ni bí mi bá lè kà á nù lé kí n tó ní mo bọ́lẹ̀ nínú mọ́tò mi bí ti bá páàkì sí báyìí màá rí pé mo sáré ka bíi fáàsì méjì ń bẹ́ẹ̀ ẹ ṣe ìpè yín pè mí o ẹ kò wa jẹ̀pẹ́ o ẹ bá mi kí má máa o thank you sir bye.
0: Nice ẹ wo ayé obìnrin nígbà tó n tí wọ́n ń pè ní ìgbédìde ní ìkóríta ìjákulẹ̀ nìyẹn that is breakthrough at the edge of breakdown gbogbo ẹni tó gbọ́ mi láàárọ̀ pẹ̀lú àsọtẹ́lẹ̀ tó forí sí nǹkan tẹ̀lé ẹgbẹ́ omi yín gbogbo ènìyàn pátápátá ẹ wá dìde dúró gbé ọ́ ilé ẹ súnmọ́ bíi tí rédíò ẹ̀ bá wà mọ́ dúókòó mọ́ jókòó m mo fe ka Psalm 8 oni ni 8 on loje mo ka jade lati ni we Psalm 8 egbon ti bibeli so oni oluwa oluwa wa uruko re ti niyin to ni gbogbo aye iwo to gbe ogo re ka ori awon orun bibeli ni lati enu awon omo owo ati enu omu ni iwo ti se ilana agbara nitori awon ota re nitori ki iwo ki o le mu ota olugbesan ni dake je nigba ti mo ru orun re ise owo re osupa ati irawo ti iwo ti se ilana sile mo wa bere question ni verse 4 kini eniyan gan ti iwo fi nse iranti re iranti o bo se iranti inua kile eniyan ti iwo fi nse iranti re ati omo eniyan ti iwo fi nbe wo verse 5 iwo sa ti da ni onirele die ju olorun lo iwo si fi ogo ati ola de ni ade iwo mu joba lati owo re iwo si fi ohun gbogbo si abe abe ese re verse 7 awon agutan ti awon maalu pelu ati awon eranko igbe the second to the last verse awon eyi oju orun ati awon eja okun ti o nkoja lo ni ipa ona okun oluwa oluwa wa oruko re ti niyin to ni gbogbo aye olorun gbogbo ti mo ka jade ninu ese bibeli bi awon eyan se se ami ni igba mejo ji o di eyonu loruko jesu soro soro soro soro sami sami sami in the name of Jesus Christ e wa so gbogbo eyan omo olorun o se omi yen mu ni igba mejo 8 times tin ba ti ku nbi nisin ma bo sori Facebook ma bo sori YouTube 6:30 laaro yi o dekun li Epaphras mo si be ni kankan chat gbogbo sona church mo fe fun yin lo lide laaro yi ngo ba wa di Sunday a wole loni rabaji gan
2: anu lo gbe wa debi eje ode gutan lo so wa domo ogun aye ko bori wa o ibi ade ise re ni baba mi o odupe lowo olorun odekunle baba mi to dupo da wa si o pa wa mo oni on rere ni lati ma fi ope fun oluwa ati lati ma korin si oga ogo mo dupe to dupo da emi ati idile mi si ni wo ye odun to lo la celebrate 37 years of wedding anniversary adupe lodun yi o tun ka oko oka ya oka awon omo wa oko omo aye omo omo omo o tun ka wa si lati ti ri odun 38 years of the wedding anniversary baba mi mo dupe lowo olorun yin lori fun atileyin fun abo fun ike fun ipamo lori aye wa fun aye wa ton tesiwaju aye oko tesiwaju aye awon omo tesiwaju ese oluwa amore o mo tun ti meje mi wa 38,000 fun ye odun 38 years ofiyin ati ope fun olorun comfort life tun se iyanu ninu aye wa iyanu to de bere ninu aye oko ninu aye aya ninu aye wa gbogbo iyanu na yo pare ani foju sunko enikeni abo olorun yo si daju ese o mo dupe o pe yin pe wa lo wa ma fun yin se o mo dupe o ba mi ki mama o ese o ku toju wa o jesu
0: wo mo mo kan you see e wa siri won won ru ebo kan you see ibi wo tin complain elomi omodi tin kankan fi nsise fun awon kan a siri lo ngbo gbogbo eyin omo olohun eyin kan o le ru bo 2000 eyin kan e ru 1000 awon kan ki won ru 500 enikan ni e ti pin baun to ba le gbo mo sa mo pa awon mewa ko ru bo 2000 mo mo pa awon kan won ru bo 1000 olohun jo fun mi ni iyanu to special